gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọdún Thursday. Ẹ jẹ́ ǹsì tó mọ́ kí ẹ̀yin ọmọ Ọlọ́run pé a kú pọ̀pọ̀ ṣinṣin tọdún bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run ọdún eléyìí ò ní jẹ́ àṣemọ̀. Pastor Dẹ́kunlé Epaphras, wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ka sí opposite Wema Bank, Temidire Market, Gbági Titun, nílùú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ fẹ́ rà ánú gbà, mi mọ̀ bó yóò rí bẹ́ẹ̀dì lọ wà, mi mọ̀ bí tó ti ní àǹfààní láti gbọ́ mi. Mo fẹ́ ká dìde, bọ́ bá ti gbàdúrà tán, tó bá sí ní gbogbo ibi tí àwọn Sunnah Church wà, ó tún lè padà lọ sùn. Bọ́ bá sì wà Sunnah Church, àwọn ikọ̀ Ọlọ́run, àwọn wòlíì Ọlọ́run, àwọn Pastor Comfort Life, àwọn náà mú mantu wọn bọ̀ fún àwọn tí wọ́n fẹ́ rà ánú gbà. Níbo lẹ wẹ dìde máa bọ̀ níbi pẹpẹ? Ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀, iná gborí ilé fẹjú, ọ̀kan ṣoṣo àjànàkú, ẹni tí ń mi gbó kìjikìji. A lè fogun ẹ̀fẹ́ lòmí, ẹ wá kúnlẹ̀ mọ́ mi, ẹ wá kí bàbá yín, ẹ wá dọ̀bálẹ̀ dádì, ẹ wá kí ológo àjọbọ̀. Ọba mi wẹ́rí wẹ́rí tí máa ń wẹ́rí ọmọ tuntun dákedáke. Níbi tẹ́ ẹ bá mú níbi pẹpẹ yín, ẹ kàn mọ́ náwó sí. Èmi ò lè fogun ẹ̀fẹ́ lòmí, ipa wọn, orí wọn kò gbé o. Today is 28/05/2026. Ẹ máa juwọ́ sí. Tinú dídùn bẹ́ ẹ ṣe ń yíká ọ̀tún, ẹ máa yíká òsì. Ẹ pé bàbá ìwọlé sà, ẹ jẹ́ wọn máa gbóyin sókè lónírà bá jìgàn.